0: events do not begin with crowds. They begin with a few hungry souls and one person willing to feed them. In 1973, W.F. Kamui was serving as a mathematics lecturer at the University of Lagos. He was known, respected, and busy. But something else was...
1: Biblu ye dro do ani modona wewe ye dro medeni plan ye ma won da gbele la ponton ewe bi belom beto foton si ayin to holokan e mai agun mesusule ye ko ase meto foton biblu ko me planto po bo ise to jiwe o me ye no te bo yi o holozan e so gan di ogbezan to e bo ye so wa e o gan mo meto foton ele ye hwen bo aklo bo ye je hoton le han wa hoton le je hwe do itan le han wa Betele jekposu. Nwe lengba takumi modona wa indo. Nwe biblu do. Uwa indo. Foton le wato pipli to segbe na do sen. E shigba ebe po beto foton po biblo po. Onwe ye sa jona se. E yi pipli me titanton le ton. Beto foton le zon foton foton. Foton a zon foton foton. Kan we ko nemude. Jro dokpo ke jiwe me e tin doto. Hula nun dokpo lo wekbe tin doto din. Nule po wa isi so si so do to hoi ton me. So jre din de me je din. Minde ke mini do gwe pa. O dando me e jiwa to zinzan. Lengba hota di pa live utan. W.F. Kumui. Pastor W. Dr. W.F. Kumui. Pa oklona devo oklona ni tempo yakpo jawe ni pe kona o huvai hato etom o tom mi dona mi ze mi dagabo pa inko meton na dagbe meton na vi meton la oto mi to bebi e o da o ta o nota to hodo na me o via igbaji ton le to sise ilu mi ko wa to ye ko yi jenu kan na mi le sin gbeza mewe mi ni wa to gbeza do poropo me to egbe mi wa to hwede do poropo me to egbe mi wa to tomi to me bo wa to o to aye hoto le po me kristi Okuno e, olegato e, yingi go panato egbe to homiton me, bo homiton dale, bigbe uwe, jete wa, biomele me, do dewe khia, bohen dewe bolo, bo okolo na ing, bihen je gbeto popo de mi dope okuno, to jesu nyi kome, mi hodete ayin dona no okuluno na sato di dona we dogo si ayin to dona okuluno tome eyin egbe yin o wa lo meto metindo onu meto ala drendo kenedi biblu polo meto biblu polo nela ebe azateta osun ti atoto Mela 1973, 1973, 1st August. JCK war. War way to FIFO to Igbe to Abuja. To here put to Fiji he to Hoise. JCK. See a way to Budego. Division JCK Tom. But to JCK Moye. Credi a sanjia wu susuge gana moto jesu yi kome. De minde donu kota lenu yoyo me. E dona minda jesu to fikpo kui. Boto yeho hudo boto mekpolo boto azotole reje gaga. Anamo ene hula susu to wefo le meto alenu yoyo mweda betole me. Mekpolo mito ene basi. When I go, you're holding up, meeting by us, so I'm below, and the last one you are. I have met a man midday, make quick polo. You're holding up, was a buckle, meet your segue, me not do your hole to lend him, me not polo me, was on a sand. Do you know Zagbe, me not sand, but on a bosson of. Kodo Christi Mama Yehuhu Mekpipolom Azohengbo Ema Maedo Atonji Ewa Lale Kuto Pome To Devizan Eto Me Wezan To Zaye Me Nwe Meto Wale Kona Ido Pome Mekpipolom Natin Yehuhu Dido Natin Jia wu azan ekbo nasa tinga bonye yise. Eyi mona we kredi yise towe to jesu inko men. Le minde donu konto exodusu ta wia we men. Owe fo ato we mito pipon afo gbanu kono po gbanu kwa we. Minakpon exodusu si we o ta wia we. Afo gbanu kon do poto. Ewo so yiro mo se po alon po to zamen bo doran ye do mo mi tite bo yi yi to mechele no kom bo ovi Israel ton le po bo yi se okruno dile mi ko dodo dile mi ko biodo De le mi ko kambio dum ye na joe bo na ise oklunom di juru wana weto egbe tundo te wana weto egbe tundo te blebu bo hogapo sokanu mogbenu ope susu wa ileton ye na tu edo te so ye meza e meto jesu inkome afo gbanu kuno po wa pa fo kande nu kuno po tolom Eso wajo to opo do okwe kawe gbatom yedo okwe kafo we gbam yedo to azando pone logbe zenu de glo to biblu to eme to azando po logbe we na jiwa we na kpagbe tom we to susu soga ujuwayi Me susu soga o kubo yi. Cho gancho. Jiwe o ko magbe. O jire heme. Azan lo. O ganjiko lo. Heme. E na wano lo te. Uwe zon ye do na mi do. Do. O kwe kawe ko. Kawe ko. Ko juwa yi. E wa dodo mo. E wa jodo mo. E wa jom. to okwe fo wikban godo. Ye do to asando kbologbe e wajo bo ahwa pa okru no to lepo. Asala na wajijo mena wito ebe. To ahwa pa okru no to lepo to to yison ayigba. Egypti to jim. Wode na ye yison ayigba kanu mokbenu to jim. So kan mo gbenu po we fo egbon godo to to afo kande wi do po to fi egbon godo e do e so wajo to azando po logbe aso mo ene la do po dogoya azando po lo azando po lo o vizrali to le to le le po da be ti o ko won ji wa ya be pa gbe lo ma na wa didi me wa ya be noe ko dolo e ka won wa ya be jo ko won ji wa ya e jo na do ho le to ya na do tu o me o vizrali to le do te jo ma won ji ne e ma na won ji go e do to azando po ne logbe to azando po ne logbe we o ku no re o vizrali to le to so ayigba egpt to ji kededi awa pa ye ton le wa zan mi do to ya ho de po to zaime onu wa gego no no wa gego no pa gbe da ho ju awe to to azando po lo ji ahe de gego no pa gbe da ho he mo gbo vo to azando po lo ji e ma so gandio re re di ke re che re e ma so gandio e yin pa gbe okun no to to asan do po e lo ji to as e gbe to we asan ye ton asan ye ton we e na di do mora we o ko na so o ki a to gbe zan to be onu ato e mi na pon de mi na pon ye de mi to we fo lo gba do fle fle tetan mi mo tun do te so kanu mo gbenu to ju ai godo awetom wo wa yi bi be pe pe me ju awe to le to yi a ton to we ndo nu e bi o we gbogbo jenu ko na doi ma wegbi boton na doi ma reto to juay me mi na leko ati talo me di tundote so kanu mokbenu a oteta he redi pagbe jikwe ya wetom na me itole we na jiwe we yirok betom bo re wak pagbe golo eno re pagbe lo di na me lo en do pagbe na kwe do de enu gboro la kwe do monko la kota enu gboro la kota monko na iho blebu nu gboro yinyi to pagbe eto me la kwe to la gbeto le po la kwe do le po la me susule ni mo nu gboro yinyi ji wo ya kwe to te ta lo we ndo mo ti tu do te so kanu mo gbenu godo to juai godo so kanu mo gbenu me to juai godo no tita mena po onu aton so kanu mo gbenu tulote so kanu mo gbenu gbigbele wu aton awe to we ndo mo osio pepe alenu etoton aton to we ndo adokun ale na me na o onu ni na ye to kwe susu ton. Mina leko ati ta me. Do eke la uwe yi azando po la. Tundo te wa. Na beto ele ta azando po la ji. Tundo te na wana we to beza to e me. Okru no ko do kpagbe. Do me ye to le. Mana no kanu mo gbenu kaka do yi. To kwen do le po me ba. Ye na note. Ye na yi o jrem. Do. Ye na yi tundo te no. yìna jẹ mẹdíkanu sọkanu mọ gbẹnu gbẹgbẹ yìí tán gba tó jẹrẹ ìmẹ mọ dọrọnù lé tó di mẹtindó mẹmẹ sunu mẹmẹ yọnu lẹ mẹtindó agùn tó egypti mẹma tó egypti divi tán dọ amọ mẹtò egypti wẹnẹnu tó takada yìí tán mẹtò dídọ tó di gbigbe ti to to lo me to kanu mo gbenu ehe o vi israeli ton le do te to o ayigba lo ji okuru no wa do pagbe lo ye mana no ayigba lo ji to gbigbe ne me kakado yi mo we okuru no to ye do te to igbe do poropo mi to to fi de pepe jesu ko wa utu Krisi hulengato, mefli gotolo, naiku wa, na do tun betole, kudu te utu, ema iso kanu mogbenu, Egypti ton to egbe, lala, ma to Egypti no to egbe, nwe ledo mi le, po mi mo gible tin ledo mi, gible tin ledo mi, to beta ledo kudu po, to ledo do kudu po me, to do kudu po me, mi mo gbigble ti to file po e wa to tutu mi do te to awale po ji na do to yi sigba e wele mi e le mi we e de mi se son ale kho kanu mo gbenu ton po gbigble ton he le do mi ene le po bo he mi wa to asan do po lo ene ututu lo te to ko wa fligo to ko wa mede kanu jetoe e ko wa igbe to jesu yin come we fo susule mi mo to fere do po to we fo le me to fo wi do po to ta wi do po to e do na ye do o jire teme we na joti we fo devu de do ta le yo me do mo e ke jiwe we do mo e so yi mo e so wi wa di do lo come mi mo pagbe lo ewe indo na do de do no kon do e na wa jo ne apo la godo mo wa ipo le nu yoyo me mo po la godo ta le yoyo me jo do mo e ko so wa imo de lo to jere divi to me na ye ye do na mi to exodus si owe ta wi awe afa to gbanu ko awe to me ta fa gbanu ko awe to me e dodo momo we yina ikali to ele mowe minai mi ikali mi tole po kale po mi tole po dile ye ko mi ko dodo bodo na mi ga to dre divi ta lonu to meni ta wiro po to e to ti po la nu ko mem ko tin le to pe po la godo to dre me mi te di e wa to jijo to alonu alonu le pagbe jo we tono wa so lo ni e titan anahia ahia pagbe jo ton de ahia pagbe jo ton lo kogodo po doda e jo to po apo hle awa po anawa o de siteme lo po yi se po we na ho de anawa mo hehe di ton to hehe di godo lo to chajure godo to gahode godo to asade godo to khwe godo ato awato godo po hala nuwe ko jolom nuwe hekunu wana kbetani ene utu de mito no poto ibe do azado po lo nu da hona wali oto eji ena wam bo o jire o de tome ena yi a usokhi ya divi tonawe ena jodo go eto asa egbe lo gbe to asa lo pe lo me to gan ko lo pe lo me we na ko jodo go po godo ati ta wa de eji ana pon ara godo do nu gbe jo do mo se mo na mi e ra mo na we to jesu in ka be ma we to lo a we to lo we ndo mo o si o do gbo o pe pe alenu lo to dali we na do go do gbo pe pe dali pipili wendo mbeto dupu dupu sunu pu yonu pu nipili dupu kwedu dupu fuhenu le kwedu le kwa mekwa pili tupu me miso gati ndu kondu kwa di pipi ṣùgbọ́n kan ló pọ́ ní vodé sọtí ìwòye kan ló pọ́ alẹ́nu tọ̀tọ̀ yóò mẹ́pó wá tó alẹ́ lọ́mẹ́ kó bá sálẹ́nu pò yé pó tó jẹnu kan lọ yé kó bá sí ẹ̀rọ mi hùn lẹ́gbọ́n fúlọ́ wọ́n iná mi hùn lẹ́gbọ́n fúlọ́ mi yóò hùn ẹ̀tàn bó ṣe dó àgbọ́ndémẹ̀ bó dá yí dó òhun lọ́dún ọdún tí mi tán lẹ́gò tó kọ́ ẹ̀mẹ́mi tó nínà. Òwúrẹ́ náà àhòdó òtàn fílígọ̀tàn anámọ̀dọ̀ lẹ́gbọ́n fúdé tí iná omẹ̀dọ̀ pódò pókè ábráhámù yóná sàǹfọ́ yí isaac dó sàǹfọ́ isaac wà kàmí ọ̀dọ̀ pápá ọ̀nà kété tó fi fitẹ́wẹ̀ lẹ́gbọ́n kè mí náà dó sàǹfọ́ náà lọ́tẹ̀ ábráhámù dọ̀hán ẹ̀rọ jí hú ẹ̀wẹ̀ náà wúlà òwe tán lẹ́gbọ́fú lọ́nà àwọ̀ sísá yìí wá jẹ́ òtẹ́ àwọ̀ sísá tọ́mẹ̀ yìí ẹzẹ́ isaac múlò àgbàlọ́jì gbòjúná ìhùwì ògbò òkúrúnà tó wá gbọdọ̀ ábráhámù ábráhámù ẹ̀rọ yẹn tó fi òkúrúnà ẹ̀rọ àádọ́à lọ tó wẹ̀vẹ̀ lọ́gọ́bùlò òkúrúnà wá wúláwú lẹ́gbọ́fú dé tán lẹ́gbọ́fú náà mẹ́dọ̀ pódòpó lẹ́gbọ́fú lọ́nà lẹ́sùn oyè sùtò tẹ̀tò mẹ́wé náà lẹ́gbọ́lọ́kú isaac masọ́kúbà isaac enogbe boazun òvì alẹ́nutọ́n òdìvì wẹ́ náà wá exodus sí ìwé mẹ́mí ti dó lẹ́gbọ́fú lọ ṣùgbọ́n tó di ẹ máa sọ yín lẹ́gbọ́ náà mẹ́dọ̀ pódòpó bá ẹ kò zẹ́ ẹnẹ́gò ṣùgbọ́n lẹ́gbọ́ náà pédolẹ́ pó ẹ tó di pédolẹ́ pódòpódòpó lẹ́gbọ́ kì í máa ti dó apàtó gò ẹ máa ti dó mọ́dọ́dé bọ́ mẹ́dọ̀ pódòpó tó pédolọ́ mẹ́ náà ti tó họ yé tọ́ mẹ́ tó fi òhun lọ́kọ́ yín sísá dówó ẹ̀yẹ náà nà ẹnẹtọ alọdẹrẹ dó kẹrẹdì ju wáyé lẹgbọfú ju wáyé tọlọ mọwẹ mi ti dó lẹgbọ lọnà pédò mi tán o tà flégọ mi tọtọ dédúnú kan kàkà bíọ isaiah sì wé ta kandé wúyà tán ẹnà lẹgbọ lọkọ kú ẹkọ kandé fọtàn kandé wúyà tán ẹkọ bẹnyẹrẹ wà mí tọlẹ péye mẹdọ pódòpó ẹbíọ pédò mẹdì ewa tọ́sọ́ pédòrò pódòpó jí ewa bíọ́ àìhán bílébù mẹ́ẹ̀dì lò ẹ̀dọ̀gbọ̀n bá pa ètò dalẹ̀yẹ àzọ mẹ́tọ̀gbọ̀ mìíràn wà jọ́ánù tẹ́tàn lẹ́gbọ́fúlọ́ ẹ̀mọ́ ṣùgbọ́n lẹ́gbọ́fúlọ́ máa sọ yín kànìbà tó àzáwé tọ́gbẹ̀ jọ́ánù mọ̀ jésù já èdè bó dọ́hánlá ẹ̀dọ́mọ́ wọn ó tà lẹ́gbọ́lọ́tọ́ ejuna afivọmẹ mi kpọ lẹgbọfu jikuyẹwe tán mẹ bẹ nyinadó ayehọ tán yìí mẹdọ kpọdọkpọ kwedoro kpọdọkpọ kpọ oto blebu kpọdi ayehọ blebu mi wa wá sọkì asiwe ta tán lẹgbọlọwẹ esọdọ tó finẹ ẹdínlẹ kò láyé dó tọnulila dé ti tó lọmẹ mẹ́nu ẹ̀ náà hùn òwe lọ bọ̀ mẹ́dé martin nàdó hùn jọ́ánù ẹ̀rọ mi fíàfí angẹ́lì mẹ́kúndé wá bọ̀dọ̀ àfíàfí bàbúlò lẹ́gbọ́fúlọ́ kò wá ẹ̀ jọ́nù pọ́ ẹ̀ mọ̀ lẹ́gbọ́fúlọ́ dọ̀ ẹ̀ kò hùn ẹ̀wá lílẹ̀ àrùkú bó so kérékéré hùn ẹ̀dọ̀ dúró dátọ́ ẹ máa ń lẹ́gbọ́ pòun ẹ máa ń lẹ́gbọ́ náà gbẹ́tọ́dọ́pọ́ ẹ máa ń lẹ́gbọ́ náà òpédo ẹ máa ń lẹ́gbọ́ náà kọ́tàdọ́pọ́ lẹ́gbọ́ náà àyèhàn blébu ẹ̀ ẹ̀kẹ́wẹ̀ yìí tẹ̀nìnà kristi tán mẹ́rọ kpọ́dọ́pọ́ mi tán èmi wà òkúrú náà dé kẹ́rẹ́dì mẹ́rọ kpọ́dọ́pọ́ mi wá kẹ́rẹ́dì kpọ́dọ́pọ́ bó yí sè tó kúrò náà jésù mẹ ríẹ náà ìwé wọlé gán pòkúedò tó epo ètò ayé mẹdínà pòkúedò blébu na akota blebuga wene nu eyi ni neve jonade mo e ma mo donado mo ye se asode ne e pacha do dinjiye we dodo mo mi na hore yo me pogam do mere pepe to toro poro po me endo me de to de me wa o kluno de gbale nu dale ye so gaso ago pepe etom bo ye inu e na ye po nu ye ma na ye po and that po exodus is weta we are we exodus ta we are we afoeto foton ku atom afoeto foton to e afo foton mi riya edo azachia we menadu aklamadu to hom ye do to azate tagbe menade o to so o hwe mi to legbe na mede pepe re do akla o tono so azate tagbe kakaje azachia we tagbe so azate tagbe kakaje azachia we tagbe dawe ne ye na sase so Israeli mem okuno to holodom do o viale no tom gmovona o vi to ho me tole pum do mimo o ton wey de no do pem ba do no ji ba no ji no fo de o kru no wato di dodo mo o ton monko yis monko mana tito cheche meto na do hogbon ene dali sigba nu e don to we ndo mo agun ple ple lenu alenu e toto e gbovo e ple ple gbovo ye ple ple he note ye ple ple he do o sen bo mono note bro du bro numero du de betle to wado e na fo gbogbo mi dile o me alen lo to le to bi basido mi da bi atan to lo me divi ene wa yin ke wala adoku a hosuto na o nuni na ye to pe susuto de pe jodo ye go to egypt e jodo gbo hehe di alenu to dale jo ko do na abraham jenu kan to genesis we o ta foto to me de ahia afo wea totom wa fo wea ne topu e do ne do mo do o kutuwe abrahamwe isaki jakobu o vi jakobu to wea wele po vi etole po azun akota wea we israeli tom e do ye nase to ayigba jono tonji ye na so biano kuna ye ho ohwe fowe ye na so ton lele ye la suna ton lo to egbe e do ye na ton po onu be ple susu po ye ke ma va flewe e do ene to o jre abraham ton wenu ye me so no gbe to wene le po to agapon na he redi si gba jere medito exodus we ta we are with them mi wa mo hehe di tom da ye jro na tom ye to podo onu be pepo ye ko nu ye ko wa zona lo ye ko je to klana hwe dide ye lendo mi ma na so ho do kanu mo ye yutu Shigbadi nwe yeku wa bo bekpli bekpli na do gba Israeli bo do Israeli bo to hong me ume dako le gba nwe idra la do kredi nu jau jau to wede nule dilo jire wa sobo yidu na swa hoi to ye yidu na swa hoi ye ye yi adoku no na do yi a hosu bo to klaje je ye ton dale o kuro na su a ho aso to we ton we nu dagbe dagbe a ko wa na na do gba mede vule pesa mede vu tole na a ko na se fifa mede o kuro na swa hoi to we nwe ato wa a o vilo ma invito e diamo e so ga in touch of vi ba asu we ho me kwa to o de la we ho me e ma i do vo me amo o kuro no na swa hoi to we ma na do a ho do we e na swa hoi to we to jesu in come mi mo beta gbasalano ma so ganno gbe wela wu na ede nu de pepe de ato ni na kwe ni na de pepe ato ni na na gwebe na kwe dode na ledo towe na ne pepe ato uwa na okulu no to egbe okulu no na so ahoye towe ni che den nu ni na yeto samusi we 105 sa senka fweto at bato no kwa weto ula do koto wena kpagbele nina Exodus is with a we are we drive a jijote wena Exodus it go do yeso gawakpo go do to Psalm 105 a fweto kbato no kwa weto sa senka ye jekbo no kwa fataka kwa si kakpo fataka kwa si kakpo Ahli dato do po mate to hwen do ye to le men. Ahli dato ma do gano do po mato ye men. Adro ni che to fine. Wana ko ne do mo. Me ele ye ikanu mo. Ye ikanu mo da yi. Bo ye o sembo sembo seto kanu mo gbenu. Ye manak bo jede ye. Ye mana Dredi pepe na do gboje bo ye ko ji ana hwe kawoko kawoko shigba ana ledo ina ima do gano lala o de to o to lo do mo wa ye to hukolo no yi do de ye to nukun biya na we so bo ye to sise gbeza to mo ye na to hukolo no yi ye do na mi do bo Israel le yihu hulono huga Egypt mle yen beto deno wele kunwe yeno to gbedu broto gbaje broto amlodo yema no do hulono sigba me to to klaje boto yese yele we hulono un khole da khole kuno to na wa he ji to jesu in come ye to po fata ka po si ka pa doko susu gege kredi a hosu oya ye kun wa zona to to aye gba ji ti tanji mo je u ben do ko lo to egbe e mara jo we do to heme e mara jo do to ya me drajo lo ko wa o jere ko so to gbeza to mo bo en anan note to o sam 105 105 ka fe to gba to nu kwa we to lo jibran do mo do edwe do eko eko wa na we na wa to gbeza to me o mi na bi ohugun mi to we to lo me din hugun we to lo li te to so bi begbe to le ton bi begbe to to le ton ebe ye son egypt dj kenani son ayigba nokun bibi aton jije ayigba pagbe tonje ye ko dio tenawe to din to gbigbo me ye ko dio tenawe to jesu in come me po ten didio na me agu pepe le po to sunu po yonu po ton yo pole po me khole po me tole Exodus si we o ta we a we afoeton minam afoeton ba ton no kwanton minam ba da ton ti ta we no bibio we gbe me fufu fu sole ton a we to we no me de de jo ahala gbe de de nududu loton a to to lo we yin titan je gbonupo odrozogbe edo tade na po teta we ndo mo di bi okwegbe mesusu frusole ton beto susu frusole esodusu weta wiawe afeto gba ton nuku aton yedo mesusu frusom heji heye kakale pale po kale pole po yedo kale yin susu gege Mesusu flusa eta utu be yedran lo do ye credit mesusu flusa tita beto susu yesu po yemo jawe israelito en jo khuglono pon azan jawe ko jo ele pogbon mose po alo po dale bo jiwe we lo wala israel si yo pole bo dito podo You are Jonai, Bunai Sophie, Bunak Jamericano to Godo Godo, Ye Jamericano, Jamericano Blebu, Dazando Puelogbe, Hellasu Jamericano Betole, Yemo, Boada Domo, Betoe Minaho Dole Dima, Mejau, Jawe, Yema Tindo Joyamo. Yema tindo le diyo ay hameto amon. Yema tindo di diyo to gbeza eto me amon. Yegbe yin de yete da yi. Yegbe yin Egypti nou. Shikba yemo jiwe wo Israeli tom. Yema diyo to walo men. Yema diyo to avodido men. Yema diyo to walo yeto men. Yema diyo to jijo men. Ye ma diyo to bezan ye to me shikba ye khodo ye khodo me susu flusole ye flusok po do bete ko levo jole po me nam mo khogolo jiao jiwe awe to le me ye kogbo wena le ye kono po po ye po uwe zombe yile don bete susu fluso na ye de donu kon ye wak donu susu wa No, we not better do agwe you and agwe jawe. Nkonokpo po agulokpo mati hulegan. Akonokpo mati levojo. Nkonokpo mati adadiona meto beme. Agbekpo to dokpo de ate da yi. Nkoto waba. Ye nyue don to wa. Ye nyue don mako diyom. Ye maso nyami. Medi mananya we. Medi mananya medine. They tell to feel better like Punawa set away. Na a you feel better like Pusa Gawa set a medi maranya, medi sophie, shigba, mene, eh, Makozik Bazet or Jona or Cluno Jesula, eh, Nahe to Clawa, Edo, Wenena, no conto a gulotto, Waja hooded or when a mua to Rua. Mo e don ko to wa ko aton de di a e jira ni ya so wa to e to to ma di te be ko mo voji ya be ko mo le di o be ai ha to ko di ya be su lo ko le zo me di da yo yo abi yon lo me di da yo yo to krisi me mo ye ko lo popo me popo mbo sun gbe to susu flu so le Tito Crosadito, Bao Cluno, was a middle labra, middle of Petra Ponua, yes, so what Jawe, Imam. She ba a codios and a domea. Be a cozia, I had to rejuna o Cluno ya. And a macua mo, but I did in Jona condo pop, wa gupu, untose no lila, lord of meeting, proper letting program, letting Bamacamo, Olega. A nine to clana gum. They tell to a nine mesu fluso. She ba a so gando domo egg bewo. Zig bezache. Ze o beche ai hache. Na o cluno blebum. And they will to a to wa. Nemo wa mesu suleto. A lido eto a gona to clam. To ne reme asi weta wiato o vizreli tole maso so gando akona ba na yema ye ma gwalo na hwe daga o vizeli toleto shigba walo khoho bezan o klotom bezan yenu watom uwe kpoto ye me ye to zizam de do esa ino mwe ate bokwe dokpo ujua yi anyi mesuzu fluso kwe awe waya kwe atonwa yi mesuzu fluso to kpodo kpodo no israeli nako wa to bibekwe nuwe ino mo ye na u di dona nerime asi weta weta fweta to to divi e wajo wenwe na ye kose o selo do of israeli toletom po meji wa we tolet alenu me we na ye laine to jre nerime atome to e do me susule losu dohra ye do ekesia u ye madio de ye kote la jawa ye te ye masogan ye kla a gunda ho flusole so israeli me minakpa we to to fi a we to lo mede de jo na gbedide nududu lotom exodus si we to ta we a we a fo eton kande we do poto a fo fo to po fo to nu kwa we to po fo to nu kwa to to po ye do na ye nu ye radu nu ye nanu die we ko da agbasa e so da pito nu si se ta ye gba ji le po bo da o la le po bo da nu du du le po e ba si nu le po shigba e ma ba si nu le po na dudu e ma ba si nu le po na do ndudu meto amo e ba si a toto ya wata pepe e ma ba ya toto na ndudu to ene shigba ti do le do tele de so e nyo hwa pe e ba si nu ene le e ba si a lotro le ndi wa so kato ba lotro a lotro ene e na du ndi le ba igba bora mora wale wale bo enda duwe na gbila una oma shigba a lotro ma indu du metone e ka da nwe ne le po a ma de mi inu kudo mo e le po e ba si ye me po shigba a ma e le po ma te na du du e jiro na dokhi ya ye e jiro na dokhi ya ye di da israeli akotito egypti mem Aotonudu. Bo, amanyoe, de, anate, nwe na alewe, so nwe ato dudu men, agbasa towe so gain, bigbele dogbo, o nwe adudali, ene utu, e wado sena ye, dato jrey men, nunde pepe ketindo oto, kena ji, nwe ato aweton wile nwe na bibli wa e na bekpala agbasa to epo ta to epo kpon to epo ta agbasa ben e dobo nwe nere na jake kolo ze de jadogo bo e na bibli wa agbasa to mewe hiye manadu e de gbe na ye do ye manadu onu e do sise na azachiawe azachiawe wai pepe jiwe ya weto enda meda hodo kwa nududu dale nududu e minodu ene wai nwe minodu na agbasa meto amo o dileo hanyi nududu alido todo o nyoe wei ndudu na okpo metom bo ndudu o eno na agbasa nwe jro ano dunu ano jro ajaya ajro na doho holo ajro na wonji nu ogbeto to kla gbeto lego ta o hadagbe aramo hawe ndudu alidotom na we gbezato na hondo onye we in dudu na ayiha nu dagbe dagbe tim andatido a Yahweh atido maise bo awatido a Yahweh me endo ayo hande nyodo nume aramo nwenele porendi de seson gbezato me ene somo Israel tole yede o halese yede numble numlese bo akpanu kon bo o wede la tim ajuna dunu de bo nwe akajuna dulo e so ga ha uvewa na we e na bet plawe modu plawo handleti de aje ato halose o halo watu nui manyodo to ai hatu me eto nu gbigble do do toto me ba ana modo po ana be pla gbesa to we modu plo e ga we na hwa fun tole endo yeje yi ahwan gbe aramo o hande jehe ai ahwa fufu uwe ye no ji endo ye to ha energy uwe ye no ye no de ahwan fo kaka ya ahwan lonu kan e ma to ndudu na e ma to ndudu na gbasa e to omo sigba ha ene to ho lo na ai ha e to na do fo mora ye to daga na do wa onu a o mo e ndudu na I had to do not basato and do not have to and do not poto and that in the basato now where that guy je o te hen yo what per man do do a sock be no hain yo o join yo and I went but I'm not a gligly o basato a metal jesu in command nature wait let I'm a medile, you know wa but wa play pleto yisrole tonole ye mono basi tito tai tito le mati mono yo hape da tito aguto ye no no eto utu ama wa a ye okoma obene uwe zombo mado wa uwe zombo nso gato hanche se huwe majuna se han mizik lo halo gan uwe yi nwe na hewe huwe okuno na na uwe to Jesu in come mi wa aton tolome di ene wa yin te ton je gbonu ye ton po le do te dagbe po o Israel to le ton ye ton je gbonu po le do te reyan po we ne here to te ton bo wa o klono de aton so ai home aton je gbonu so nyara do me aton je gbonu so o nwe ko ha gbele me ba aba to do le do te dagbe na gbesan to we di e dodomo e so do sin we ta wi awe a fo e to kande nu kuno potom ta wi awe a fo kande nu kuno potom e so ajo to opodo okofo egbaton o fo igbaton ye do to azado polo gbe azado polo gbe e ta ya azado polo to di e ta ido azado polo gan ko do polo di gan ko to lo te tom gan ko kan du bu tom a mana ye kanu mo ba to jesu in come to jre do polo me a wule ko wana we azando polo e so ajo da ye ko awon pa ye okuno tole po to isan aye gba egypt to je awon pa lole awon pa okuno tole ni emo mi o lewe awon pa okuno ton mi to te ton aje mi ton je minayi bi opagbe yi gba loje to jesu in come me le waya awon vi pe satetan awon vi pe christ to de donu kan to nu kan yi glan awon e do meti do kuno do pe meti do kuno do pe gbezan me to na satin do tade na to jesu in come te to je gbonu so kanu mo gbenu e ko wa ile me me ma na so leko do egypt ba to jesu in come àwọn apá òkúrú náà tán yìí tán yìí gbà pàgbé tán lọ́jí bí ìṣe kò tán yà ndọ̀ndọ̀wé bí àhọ́rùdù lọ́mẹ́ dàgbé òkúrú náà tán kò bẹ́ tó gbé tó gbẹ́sà tó ẹ̀mẹ́ lọ́mà náà dúà lọ́tẹ̀ tó jẹ́ èso yín kọ́ mẹ́ ogun àtọ̀ntọ́ lọ́dìlò ogun àtọ̀ntọ́ o kan bi ọ̀pọ̀ gbogbo tán náà juwa náà mi má tọ́ yín tó juwa yín mẹ́ kan bi ọ́ ọ̀pọ̀ gbogbo tán náà dé ìmọ̀ akẹ́tọ́ tó juwa yín mẹ́ nù àtọ̀ ẹ̀mí lásán pọ́n tó fi ọ̀pọ̀ gbogbo israel tán pé tàdé náà juwa yín tán pé tàdé náà juwa yín tán pé àwòtọ́ má pé ọ̀pọ̀ gbogbo tán náà juwa yín gbígbọ́ mẹ́tọ́ gbígbọ́ ìgbígbọ́ mẹ́tọ́ àtọ̀tọ́ ọ̀wẹ́ gbogbo kìí máa sọ gan gbọ́dọ̀ dégò náà paladísì èmi tó nu kúndò mìnálẹ́kọ̀ọ́ àti tán ọ̀wẹ́ gbogbo israẹli tán ó tàdé náà juwa ìtọ́pọ̀ juwa ìlọ ẹ̀yìn fífẹ́ tó àyígbà israẹli tọ́jú tó jìrẹ́ nẹ́mẹ́ dóòtò tó yóò tó dẹ́kọ̀ yóò tó kíkà bí ẹ yóò tó nu gbọ́lá ọ̀hún náà yóò dò dúró lùsọ́gbẹ́ náà dọ̀yẹ̀ náà tọ́jọ́ gbónú nùkọ́tọ́ ẹ̀tọ́ mọ́sẹ̀ àrùn kò sọ yìí bóyì gbọ́dọ̀ yẹ́yí ọmọ ẹ̀bọ́dọ̀ pọ́n gbọ́ mẹ́tí lẹ́nìyì tó ga tó yẹ má gbọ́ káká bọ̀ yìí ju àìwá yín òhòhò mo yí òhun kanilọ́tọ̀ tó kọ̀ tó gbọdọ̀ wí náà yẹn mọ òhun lọ yẹn náà dágbọ̀n méjì wáyé wí náà yẹn mọ òhun lọ wí náà yẹn mọ òhun lọ yẹn náà dágbọ̀n méjì wáyé. ìwájọ òkúrú náà wá dọdọ mọ ìhìyẹ náà yí ju wáyé nẹ mo náà tó bubu sọ ọ̀pẹ dodo mẹjẹ ọ̀pẹ dodo mẹ ló nù hẹ mẹjẹ ló kpójú. Iye mẹ́hẹ́ rùjú wáyé nílẹ̀pọ̀ lónà kò yín wẹ̀ gbóná wẹ̀. Òkú náà máa wá dọ̀ náà yé gígọ́ nùhẹ́ ẹ̀yìn ṣùgbọ́n ẹ̀ dọ̀ náà yé. Ẹ máa jẹ máa dó yànnú ẹ̀sán pópó lẹ̀pọ̀ náà ṣùgbọ́n àwẹ̀ náà wá àyè hàn ẹ̀mẹ̀ kẹ́lẹ́dì sùnù. Ònúdílẹ̀ tí tó àgbàsá tó go òwẹ́ gbogbo iná náà dé ònú etí tó àgbàsá tó go sẹ̀ ẹ̀ńdọ̀ ẹ̀ńdẹ̀ máa kó ń dìde sẹ̀ ẹ̀ńdẹ̀ náà pélé òun àvúdó àgbàsá gonáwé òun àvú iná náà wá rìn gbẹ̀sá tó gbélé jùwéwé ká dúró wà lẹ́wé ejuro òwẹ́ gbogbo agbásámẹ́ náà òun àvú mànádó náà gbàsá tó mẹ́ ẹ wá dègbé náà yé náà dàgbé yé tọ̀ ẹ̀ bọ̀dọ̀ yé ní wà ẹ̀ bó kí a lọ yé lọ́sàn òun ẹ̀dọ́ mẹ́jẹ òun ẹ̀dọ́ mẹ́ òsùnù lẹ́pọ̀ lónà náà gbọ́ àdá ẹyin dọ mẹdé wá tí mo máa gbọ ọwọ ẹ bó náà dó ìmọ akẹtọ ọwọ pàdé dó ìmọ akẹtọ tó ju wáyé mẹ adó náà kó bá sí ìwẹ gbogbo ẹnì ìwẹ bọmìnà hàn ọsùn bí àwẹ tọlọmẹdìlò máa pé ọwẹ gbogbo tán tó náà ju wáyé gbígbọ mẹtọ mímọ ju wáyé àgbàsá mẹtọ tí mo sọ mọ juwa ya gbasa mẹtọ ee lọ wẹwẹ nọwa dọwẹ náwẹ dídá wa òhun israẹli tọlẹ jí ṣùgbọn àhìyẹ náà zá òhun lọdún kọ tó go ẹnà mọ òhun lọ áńgẹlì òkú tán náà dágbọn méjì wáyé náà jùbọ yẹ jí wáyé bò mọdà dálọgọ wẹ ẹyin ònú ègbégbọ dé bóyin tàdé náà gbégbọ mẹtọ dé ṣùgbọn òfin israẹli tán lẹ máa mọ donado mọ gbọ ẹnu jíjọ àgbàsá tó ẹnẹ ọwọ ẹgbégbọ àgbàsá tó ẹnẹ lọwọ ẹyin nu ẹhẹ ẹjẹ ẹdọ ẹ máa pé na ye na otundo te juwa igbugbo me ye totom to podo kuno do de khiahla ye to romulesin wo tawe ya asa fo eto ko atoto romu